0: Hello, Baba mi e kaaro. Orúkọ mi ni Ismaila Rafiu láti Badagry Lekoo ni mo ti ń pè. Mo jẹ́ ọmọ ìjọyín orí afẹ́fẹ́ mo dẹ̀ máa ń wá sí FD 77. Ohun tó ṣẹlẹ̀ ni pé lọ́sẹ̀ tó lọ ká tó ṣe 77. Ara mi ò yà tó serious gidi gan-an. So wọ́n fún mi ní gbogbo oògùn. Wọ́n wá ní òkè kí n lọ sí ìgbà tí gbogbo òṣìṣẹ́ wọ́n wá ní kí n lọ ya scan. Ìgbà tá ń ya scan fún mi, wọ́n ní gbogbo system ara mi ló pé intestine everything kò sí nǹkan kan tó ṣe tó fi mọ́ kíndìnrín mi pé everything ló wà pa. Púpọ̀ táwọn rí sáyìn kinní kan níbi orí ìdodo mi àwọn ò mọ tí ó túmọ̀ sí. So mo wá padà lọ fún doctor pé báyìí báyìí doctor ṣàkà gbogbo resort yẹn fún mi pé n tán rí lórí ìdodo mi yẹn. Ẹni tó bá ní a ní àníwò kí ni ìyẹn máa ń ṣe but kò kí ń ṣe ibi ìdodo ló ti máa mú ó dẹ̀ máa mú jáde. But lọ́kàrà tètè mi èmi gbogbo ti mọ ohun tó ń ṣẹlẹ̀ pé every time lójú oorun tí mo bá ti lè jẹun symptoms tó máa ń jáde lẹ́nu mi ti máa jẹun lójú oorun. Mo ní kíní yẹn máa ń fún mi always mo ti mọ̀ pé kíní eléyìí kò kí ń ṣe lásán. Dáwọ̀ síjọ́ owó ẹ̀jẹ̀ ni sọ ọ̀rọ̀ doctor fún mi ní report pé báyìí báyìí ni ti ohun ṣẹlẹ̀. Lọ́kàrà tèmi mo ti mọ̀ pé tó ń ṣẹlẹ̀ yóò kí ń ṣe àìsàn lásán. Gbà tó dé Thursday mo wá sí 77. Èmi dé clay tí mo wọ 77 yẹn ni changes bára mi. Mo kọ́kọ́ ń wò bíi magic. Mo kọ́kọ́ ń wò kí ni tó ń ṣẹlẹ̀. Sá àbẹ̀rẹ̀ sí ní gbàdo àti mo fi lọ. Ìjọ kìíní tí mo dékò ìjọ kejì òní ló péjọ kẹjọ mi ò gbọ́ òkè ní ìyẹn mọ́. Mo dúpẹ́ fún ọlọ́run bàbá mi mo dúpẹ́. Normal náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ti fi odidi owó odidi mo ta odidi mọ́tò mo ti fi ṣoògùn. Mi ò rí nǹkan kan tó ṣe sọ pé ó ṣe tọ́ka sí. But látìgbà tí mo ti máa ń wá sí 77 láti 2005 láti bí oṣù kejì kò sígbà tí màá sanwó 1000 owó ọrẹ yẹn or 2000 owó májẹ̀mú yẹn tí mi ò kì í rí ìyípadà láyé mi. Mo dúpẹ́ fún yín bàbá mi ẹ ṣe gan ẹ máa pẹ́ fún wa ṣá o dúpẹ́ lọ́wọ́ yín o.
1: Èmi ò jẹ́ gbogbo rẹ́sẹ̀ lómìnira orí wọn elégbé.
2: Bàbá mi o ẹ káàárọ̀ sá èmi ni ọmọ yín lórí afẹ́fẹ́ o bọ́sẹ̀ fat láti Ìbàdàn. Mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run èmi náà ti lẹ́rìí o bàbá mi. Ọlọ́run ìpè yín ọlọ́run Comfort Life Mission International ó ti ṣoore lánàá ayé tèmi náà o bàbá mi. Ṣàdédé lọ́sẹ̀ tó kọjá ni ọ̀gá mi kan wá pè mí.